pàdé fún mi, olùkọ́ fún mi, ọkọ fún mi, bàbá fún mi, ìyá fún mi, ohun gbogbo fún mi, olùpèsè fún mi, olù.